mọ̀ mú kúrò lẹ́kọ̀ọ́ wa sọ̀yẹ̀ tó yá. Èkó tẹ̀mí dàgbà sí, ó da púpọ̀, ilé owó, ilé òwò ni. Àwọn àgbà ní iṣẹ́, wọ́n dẹ̀ nífẹ̀ ọmọ ìwé. Gbogbo ẹ̀ ń dùn lóko mi, oúnjẹ pọ̀lọpọ̀lọpọ̀. Àwọn àjèjì lọ́pọ̀lọpọ̀ ni wá láti ìlú òkèrè. Tó ń gba àárín ìwà ń bí tán dẹ̀ ń ṣe dáadáa, wọ́n ń ṣòwò, wọ́n ń lówó. Ìlú Èkó dùn, wọ́n dẹ̀ bẹ̀rẹ̀ sí ṣe ìdàgbàsókè wà nínú Olúwa. Èkó yìí o ni gbogbo èèyàn máa ń dé sí nítorí ọkọ̀ ńláńlá máa ń wà ń bí. Ẹ̀yìn gbẹ̀tì nílé òwò. Àwa táwa dẹ̀ jẹ́ ìwé nígbà yẹn, wọ́n jẹ́ ká fojú sẹ́kọ̀ọ́ wa. Gbogbo ìwé tá a bá fẹ́ lò, wọ́n bá ṣe ń kọ fún àwọn òbí rìn.